jẹ́rìí kodò ló dáwọ́ dáwà tó débí sọ yìí mẹ mi náà bẹ̀bẹ̀ jẹ́wé ẹ̀wé nípò débí sọ ìdá ìbò tó tọ̀ àyípa dé gbẹ́pọ̀ náà pọ̀ òfíwẹ̀ òmẹ jẹ́rìí tọ jẹ́rìí kò sé títé dúpẹ́ náà jẹ́rìí tà fọ́nwe jẹ́wé ẹ̀wé màná jẹ́wé tó démi tó yìí tó húrọ̀ òkúrọ̀ ọ̀tọ̀ mẹ̀mẹ́ dé iná jẹ́rìí tọ́ná ìpín yẹ kó àmísà jẹ́rìí tọ́ná fún dẹbùdà òun náà òkú náà fún iná nù dá ó dé ìwà jẹ́rìí tó dò gbẹ̀sá mi tó mi iná dọ́ọ̀lọ̀ gbẹ̀sá lẹ́gù iná dọ́ọ̀lọ̀ mẹ́lẹ́ ẹ̀gù iná di ọ́ òkú tó gbẹ̀tẹ́rẹ̀ tán mi níhù dẹ̀ àlọ́ jẹ́rìí tán náà wá mi jí náà mi wúlẹ̀ náà sì gbé jẹ́rìí tán mi náà sì gbé náà òjẹ́ sì tóró náà gbé yẹ̀wé gánà tán dé mi náà yí òhólọ́sọ onu dawo dawo iwa jẹwe ete jẹwe kodo onu dawo lẹwa to gbẹsate ina bọsọ wa edo gọdẹ ato dada fọnu e minu ko dada fọnu e dọ gigo jẹwe tọ na hàn to gbẹsa mi tọmẹ nlẹ kode wa mi ti da fọnu ina na gigo jẹwe mi nipa okuna bo dope na jẹwe na titọ jẹgbonu sọ yovo tọmẹ sọ yesia ema yi na ẹtso sọ mẹ yugbeji idọdọ ayihun lẹ ẹkọ mẹ okuna kodo titọ hẹ mẹ etọlẹ eko sọ oto ohun ewu ẹdagbe tọ hẹn rohin ẹwà náà ò mẹ ẹ tọlẹ mi náà hù dẹdà lọ jẹrìí tọ ní tìdò mi jí ètò dọnàtọ hẹn wà mí jí ètò mẹ jẹrìí tọ sànà tó hẹn dọnà wà mí jí dọnà lọ jẹrìí tọ ní wà mí jí zépètò ẹdàgàbò hù dẹdọ gígù jẹrìí tọ ní hàn tó ń dé mi náà wà lẹ́yìn ẹ̀kú mi gbẹ́ ti dún ní ṣùṣù náà tó wà títọ́ jẹ̀gbọ́sọ yìnàdó ètò ìyàkẹ́ mi tọ́lẹ̀ àlọ́jẹ́ ọ̀tọ̀ ní wáyé jí kò hẹ̀ ń rẹ gáwá náà yé ìyẹn gọdọ́ gbẹ̀ni wáyé nẹ̀wẹ̀ yóò dẹ̀ mí tọ́ sí gbèdé dàgà gbùgọ̀ àlọ́jẹ́ ọ̀tọ̀ náà ti lò mí jí jésù yín kọ́mẹ̀ mí hò dẹ̀ tè níṣẹ́ mí náà dúpẹ́ náà jẹ́ ẹ̀rọ gidigbe náà yóò mẹ̀gò jẹ́ òkú dá lọ tó pọ̀ jí sí ke sí òun ẹ̀dàgbé ìdarí yìí kò sí gbẹ̀sẹ̀ ìtọ́ náà òkúrò bọ̀ yìí tí ìdàlíwò jíjẹ́ yóò rán mí náà hò dẹ̀ kẹ́ tọ́dé mà náà mọ̀ yìí wúre bà àlọ́ kẹ́ tọ́tọ́ mà náà jẹ́ egò àlọ́ jẹ́ òtọ́ náà tí ìgbò yẹ̀rọ̀sú jí anágbẹ́sọ́ tó tọ́ náà gbọ́dọ̀ mọ̀ mẹ́ susu dé ìgbà kò mọ̀ òkúrò lẹ náà tó dàn yín wá àkúrò náà dé dọ̀dọ̀ tó pọ̀ yẹ ohó ohó jẹ́ òtọ́ dà fún mi ju àkọta lẹ́ẹ̀pọ́ ní mọ̀ hùn ẹ̀gá àgbẹ̀ lẹ́ẹ̀pọ́ ní mọ̀ hùn ẹ̀gá oto lẹ́ẹ̀pọ́ ní mọ̀ hùn ẹ̀gá kò dẹ̀dà fún ìdọ̀ gígùn jẹ́ òtọ́ ní hóhùn sùmọ̀ jẹ́ mi tọ́ka sọ pé egò etí dónú jí pípé lẹ́ẹ̀pọ́ kúrún lẹ́ẹ̀pọ́ tí lè ṣe ìyàn wà nú lẹ́ẹ̀pọ́ kò dẹ̀dà fún ìdọ̀ gígùn jẹ́ òtọ́ ní hóhùn tó mí jí epe jì náà tó wà susu náà tó wà hó gá ǹdẹ́ mi ká ṣe kẹ́rẹ́dì húhún ètò àsán wà tó mí mẹ́ mi náà hò dẹ̀dọ̀ gígùn jẹ́ òtọ́ ní wà àsán tó mí mẹ́ náà nù gbọ́nà ẹ̀ jẹ́ ti tó húrún lẹ́ẹ̀pọ́ nù jí pípé lẹ́ẹ̀pọ́ kò dẹ̀dà fún ìdọ̀ gígùn jẹ́ òtọ́ ẹ̀nà wà gbẹ̀sá mi tọ̀ mẹ́ tó jésù yín kọ́ mẹ́ mi hò dẹ̀ tè mi náà hò dẹ̀dà lọ jẹ́ òtọ́ ẹni wà ò mẹ́ jẹ́ òtọ́ jí dé èdò títọ́ sọ òfin dé bí ọtọ dé mẹ òtọ dé bí ọtọ dé mẹ àyímátẹ gbé bí àyímátẹ dé fún mẹ dọjìwé ẹ ní sí àlọ ẹtọ dé jí pọ ẹná yíyẹ òun sí sátà lọ jẹ ẹrọ ìtọ mẹ dọgbọ owó ọdarí àrídọ ṣoṣo náà mọ ọhún ẹgá tó yìí kọ jésù tọ mẹ kò dẹ náà mẹ jẹ ẹrọ ìtọ wúwẹ yìí òun sí sá tà lọ jẹ ẹrọ ìtọ mẹ mẹ kó sì gá yí gbé tán gígò jẹ ẹrọ ìtọ tí ń dé jí gígò jẹ ẹrọ ìtọ ní ohun tó débi sọ ẹtọ mẹ kò dẹ dà fún ìdọ bíbélì wẹ ẹbẹ náà mi tó òwà lọ àpọ́sẹ̀ ilẹ̀ tọ ta ò tọ mẹ òwà lọ ta ò àpọ̀ ẹ̀tọ́ kárí ìhùwẹ̀ àwẹ̀ tọ́ déjìwé ẹ̀rẹ̀ kan àmì sísádò jésù kristi jídó èkánná gbìgbọ́ wípó wọ́pó déjìwé ẹ̀rẹ̀ kan gbìgbọ́ wípó wọ́pó dó jésù násẹ̀lì tán jídó òmẹ ètò dídápé nádòwà òdàgbé mi náà hò dẹdọ déjìwé ẹ̀rẹ̀ dé òmẹ jẹ́rẹ̀ tó tó yìí bó tó hùn múnẹ̀ká hóhùn wá náà mẹ́lẹ̀ àzọ́ ẹgbọ́ sí àzọ́ ẹgbọ́ wá náà mẹ́lẹ̀ tó ló ti dọ̀ mí náà hò dẹ̀dọ̀ àlọ́ jẹ́ òtọ́ ní tíndèjì dògbéjì sọ̀rọ̀ ìtọ́lẹ̀ ẹ̀kú mẹ́ tó hó náà mẹ́ ìtọ́lẹ̀ ẹ̀kú mẹ́ omi ẹ̀jẹ̀ ládùn ìtọ́lẹ̀ ẹ̀kú mẹ́ òhó yẹ̀wé owó ìtọ́lẹ̀ ẹ̀kú mẹ́ dàlọ́ jẹ́ òtọ́ ní tíndèjì àlọ́ jẹ́ òtọ́ ní fọ́húnrún náà omi ẹ̀jẹ̀ òtọ́ jẹ́ ní fọ́húnrún ọ̀hún ọ̀hún tó gọ́ náà tó mọ̀ ònú ẹ̀jẹ̀ rẹ̀ náà wà òkúnà yìí kọ òkúnà ọ̀tọ̀ náà sọ ìgègùn paná lò débi tọ́tọ̀ rẹ̀ dọ́wọ́ náà òkúnà àlọ́ jẹ́ ọ̀tọ̀ náà tí lè jí jésù yìí kọ́ mẹ́wẹ́ mi hù dẹ́ tè níṣẹ́ mi náà.

lẹ́dọ́ pé kẹ́dẹ́dì ònú èkó ṣe àdá ẹ̀tọ́ náà òótọ́ ẹ̀tọ́lẹ̀ mọ́wọ́ ẹ máa sọ sí ìdó kẹta ìtẹ́lẹ́jì dọ́gbọ́ ìdàrí òkúnà èkó hùn ẹ̀kẹtọ́ ẹ̀tọ́lẹ̀ lálọ́ ẹ̀tọ́mẹ̀ òkúnà èfún ẹ̀kẹtọ́ ẹ̀tọ́lẹ̀ tún kẹta ìtẹ́lẹ̀ ẹ̀tọ́ ẹ̀bọ̀dé máa tí ìsìngá náà ti dònà kọ ẹ̀tọ́ yẹrẹ dọ́gbọ́ àlẹnu gck tó darí òtọ́ mi tó darí mẹtọ́dé máa tí pé ìsìngá náà ti dònà kọ ẹ̀tọ́ náà ti jagodó àbí dọ́gbọ́ ònú dáhó dáhó òjá àsán dáhó gck tó darí ẹ̀jẹ̀ dání dọ́pẹ́ náà òkúnà kò hẹ̀ pa ẹ̀tọ́ lẹ́ẹ̀pọ́dì ẹgbẹ́tò hìhìn èdè nùgbónà yín ẹ̀tọ́ ẹ máa yé nẹ́tsó nùgbónà yín ẹ̀tọ́ kò hẹ̀ pa ẹ̀tọ́ dì náà àlẹ́nu nádọ́mọ ìṣọ́ òkúnà sí jíwé ẹ̀wẹ̀ yín nùgbónà mọ́wẹ̀ nùgbó ẹ̀kọ́ sọ̀hẹ̀ mọ́yànná ẹ̀tọ́ ẹ̀wádìí dìmẹ̀ kpodo titun etɔ kpodo gbɔn òbí gbɛtɔtɔ darí ekò ti do domɔ nanu eye wɔ dɔwú do kpókɛdɛ wɛyi òmè sɔgáwɔ ònú ma bíbí ba sílɛ kó ndà kpɔtò jeremaya sí wéré o ta gbanukú atɔtɔ mɛ afɔ etɔ fɔtɔnukú atɔ fɔtɔnukú awé tɔdɔ dayi ego asalɔwa edo da yego na lewe okuno da salowa bo yen na wa onu enko do enko do gbe ko na lewe okuno do onu ne de ko asalowa asalori azade okuno ko do lori azade me na jaya bo ho me to na hun asalowa wenue na oyen na he onu dagbe lojo etọ́wẹ̀ ní ó dàgbé lọ́tò gbẹ́sàtò bọ́ jẹ́rì tó náwà tó gbé dọ́gbọ̀n débi sọ òmè jẹ́rì tán ẹnáwà ònú dàgbé òhúnrẹ́ gá títánì ẹ̀ ná títán títán dín àhọ́rúdù jẹ́rì tán pótó dòdó tán pónú dé epo lẹ́ẹ̀pọ̀ ẹ̀ yẹ́rá yìí tó gọ́rán mi ònú dàgbé ni dé òkúrú náà kó tó pagbé ẹnáwà ẹ̀ ẹnáwà àzọ́hẹ́n gbọ́ àgbàsàtò ẹ̀tán àzọ́hẹ́n gbọ́ náà gbasatoe náà òkúrú náà lọ sókò tẹ ó dọ́dọ̀ èmi náà pé èmi náà hẹ̀ gágá jíjọ omi tán pé gàn tó òwe jọ́sù àtọ́mẹ ẹ̀dọ̀nàmí dọ̀ èmi náà hẹ̀ gágá nínú wa jìrìmẹ́ àtàgbàánu kó àtọ́tọ́ àpọ̀ ẹ̀tọ́ ṣúrò kó tọ́wọ́ ẹ̀yẹn náà hẹ̀ jíjọ ò yẹn náà hẹ̀ àsọgbọ̀ yẹn náà sọ̀hìn àsọgbọ̀ náà yé ebe da yego yen na he azo he gbo wa na we ni e edo yen na he azo he gbo wa na yi bo na so he azo gbo na yi de pepe de azo lo so gan to go azo ne na leta yi do gbo ho ho o ko die to da so onu o meje we to me edo oyen na he azo he gbo wa na yi oyen na so de ogege jijo o to he wa na jijo o gbodo ònú gbogbo tó hẹ wá náyé pídé pépèdé àti ìtẹ̀mà wà ń dé àsìngá tí ń do canada àsìngá tí ń do america àsìngá tí ń do mẹ́yù gbéjì ńdá tí ń do djibouti àti ńdá tí ń do kenya pídé pépèdé àti édò ẹ̀mí jíwé yẹ̀wé ẹ̀mí náà hẹ̀ gágá nínú àzọ ẹgbọ́ do tó wéwé àti ìtẹ̀yà àkó tí ń do tẹ̀ndémẹ̀ bọ̀ yẹ̀tsó wẹ́ tí ń do fẹ́ ẹ̀yìn máa dó gánà àzọ lọ́kọ̀ wúrẹ́wé pọ́npọ́n ń dọ́rọ̀ tó fẹ́ jẹ́ kẹ́dẹ́dì òhó díẹ̀ rẹ̀ tán yẹn náà hìn àzọ hẹn gbọ́ wá náwè yẹn náà hìn àzọ gbọ́ náwè yẹn náà hìn àzọ gbọ́ ẹ̀dọ̀ yẹn náà hìn àzọ gbọ́ náyè sọ́n ò nyẹ́ra yẹn tọ́ lẹ́mẹ̀ ẹ̀dọ̀ nùdẹ́wẹ̀ nùdábrawẹ̀ mi dú àdọ́ gbígbódò ńdẹ́ ẹ̀dọ̀ mẹ́ ẹ̀dọ̀ yẹn náà hìn àzọ gbọ́ náyè wẹ́jà yìí yàwó denukun sẹsọ àgbọn dé àtòsí sí pé ni denukun sẹsọ àzọ tó gowẹnẹgò denukun sẹsọ àwùfí ẹsanẹgò gbogbo hàn á dìésù bíbẹ tọ kpódó tító tọ òfin fótọ yìí ṣe pọ àgàhàn ẹ gbogbo àgàhàn ẹ mi òhun ẹdonu ayé homẹlẹ ẹkọ yìí náà sọ hùrẹ mi yìí náà sọ túrú mi yìí náà sọ ẹmí jẹ mẹrẹ kanu wẹjà yìí yìí anápọ àgàhàn òkúrú lọ dé àtò dẹwò àtò àgàpọ̀ náà òkúrú náà àtò dídọ́dọ̀ òkúrú náà akó dó pamọ́
je o mai gbeto bo ina dodo la lo kabi obisunu gbeto to be ina dodio e kana dogbo e ma na wewe e ko do ho bo e ma na he chewe da ye ego ye ko degbe na dodo da ye ko so odo na uwo legba e ma do e ma se gaja tede azo e gbo to e ma se ga mo tejanu won e ga to e ma se ga mo tejanu mo we de ko de bo da wa yoro okun na they are doing a gap or a bosal to her gabudo, crono, guala nami, guala nami, funimo. My batremi no cotono, they say big Jesu to Jujuai do a little ye new and a war. It's only the judge that would do an enemy him, not do we are so ja wimito. Oh, win and wet dawa, et dawaraga. Budo Jesu, oh, busuno David toy, wa lebranu nami, wa lebranu nami. E da wa da ga beto e bi da to ahwado ma ato ahwado ma ado to krado ado tenya do gaboro do e so bu ahwado wejaye mi de pepe de ate din da lonun da wa da ga hu ga mo bodo Jesu o bisunu David to wa lebranu do die do mo bu Jesu o bisunu David to wa lebranu nami wa lebranu nami e na wa lebranu we na wa ko dodo yen na wa lebranu na me yen na wa lebranu na ayo ogbe do unti do lili de na we ya tin do yo me je we ye we na wa lebranu na le me to fe jaye no ka wa yo e jure bu jure jure mi to hogbe nu gbono yin to mi so mo je we le be so he pagbe to le po wa didi me mo wa e ko so he opito to le po wa ti to me hunu hunu na me to le ti se so bi be hunu edo edo opodo hia so bi be hunu e mai mo tu esi do no ko bo dodo so dondo hunu bi be ogbeto nu e ba ko je ojo onu e ba ko te yin jijo onu e ba ko yin he di edo e e so la e so bi be hunu so we we hunu onu e ye ba ko yin jijo le e dodo e to di dodo o ho na me che na note ye na so wa popo le po opo ohun ape nu ti e na wa nu ejure nu ejure nu te nde ejure credit yin na dono nu te we ejure na yin na dono do mo hun ega e ye sin ga mo hun ega to hun ya na so mo hun ega to hwe jaye e wa to do be tin do ho me hun do yin na do di yin na do ni na bojo we we jaye je we ye we si ho me hun hun ega to na hun ega na yin e di to jiwe e do oyen na he de yen na he de onu ejuro mi onu dagbe nu dagbe ejuro mi ne e te nu dagbe lo aso e gbo to mo adodo to we bo yesere lo ho de me yesere do pide e ta yin do ye to u fi esa sisi e de me gbo jesu do e do jesu do oyen na wa onu le po nu e re ho me hun mi aso e gbo na aso to le when home hun yo tun do te na me to bibra mele when home hun no to do we jaye e na wa kede di de ko do pado ye we na kanu to bu na pa okru no e na he pa gbe to di e he ti to ore do te to ne do to e to do gbon jisike ne do te to do gbon o me he jisike wa okru no ko he wa ti to me e he wa didi me ye do kede di de me lo ko da po me hodo wa je wa na nu me je wa be we sun lo so po epo be so re lo po epo je we re so to aso wa po epo ye do je we ma di ke agbo pe kabi onu ni chi ko ni e mo we hu we to agbo ma pe je we ye we eto gigo eto wi poponu kenu to bodi ke me ni dan do okru na na onu hi he di ti to podo mo yan na eto po na me egbon ye gbon bo do de juke jiseke dai jiseke do awale poji zenu to daga bo pa okuro mi to pipo nu gbono je ere to mi to yin ko okuno to pa mi to pipa dagbe won je ere to nu ko eto tin do pre do gbon jiseke ye do bibio oto oto oto esi e bo gbeto de ba igabio
o fi de un e dagbe ma peji ye ma dagbe ye ma late o un e dagbe na do biyo do gbon huro jisi ke to dari o hon de sune le po ye me po hun bagbe to so ye ko yi didi adana do gbon e dari na te utu na jewe ko do ni edo jewe ko do pa alenu o jochu ata tita apo eto ato edo pide pepe de apo toye afoto na du ko te we oyen na yi na we we yen na yi na we mo we de to yi so o ai ma te ja ai ma te do nigeria so o to de jeje o to de we do me yu gbeji gbodo yi do do to go do gbodo yi do america senada canada australia gbodo pe a tu bo shonia ji we yi e we to ai gba lo le yi ni epun mi de ke mi ni don do okuna mi ni pa okuna na o bibia me o tome le bibio ma mo te janu ne le o ho die o to ma ye ma se ga ja te do e ma mo cho to gbon jisi ke adadi ona me o hro ho to da o le to hro ho to aku jiwe ye we ko yi gi godo di ogbe za e to kede di de wa do do gbe sa paul apostle e to do do timothy o tita o ta tita apo e to we are go je po to edo nye ohun owuto oyen gbeto onu zato oyen gbeto owunode gbigba ojo mi eto dimimo ojo mi oje eto edimimo ojo mi olola je yosu dedo we jaye ejo mi olowa je dewe ogbe sato enado gigo adadi odo gigo me e ma ide pepe de pepe de asiso osiso do to yin ado lo me okuro na je dewe o domi o je o to na je de bo na ke alo yiwe we nenu we o ye anawa ike kro da o o megi go na do do nu e je o ko to wi wa to jisi ke meri o fe ato o fe ato o fe ato nu bo no e je o to e ma mo tu o gbo jisi ke mi ko gbo azo e gbo azo eto o eno yi o gbe so mesi azon eno humechu azon igbepe ihon le pome mi o se okunu apa kometo ahunke adogo to kado ahunke me azon hometo azon ene je we buari na ye to gbon hometo do gbon jisi ke dare ke no to din bodo na ye ko okunu no ton na ki kro we di da we ton pe jaye nde pepe azon to e so gaye ye tese ga o do na we do do to we da o do a u fi a u se a zon e to go we ne ma do gan to ne to yin do a u ko to a san hi a do de na ku ye o do na me do na yi ule a u o ku sa che ton bo se nu do jesu to di do do e mi na he go do ten in do e si ga he e wo ne wo o me ne wo ton wo dawe de jason eto ezekiah to indo je o sin ga dodo mi doni e jira we to edo na aje aje oku oku apo na we baba do je we ma o yana mi so le de be indo hin e lo do ni laye mi se lu ewo e prodo e ma pi di dio na je we ye we mo do na je we inu azon de no dio nu do ajiji de pepe do to to gale do na we to pe jaye de a to ho je to se de a na to to na ho je we to e ne lo o to di do o gbe so ma do to di do ne ye na di a daniel na ti we ya we inu gbona ji we ya we mi to yi jawo ji we ya we mi to yi kikro e na di a dana le po do dagbeji to gbe to me o gbe so to ma na so wa gbo ti alodopo loji gbere gbere ba to jesu se en come e ba mo chu nu gbona je ere ton nu gbona yin je ere ton e ko do e ko gba asan satani ton le po sudo jagodo jisike jaso jagodo me je ere ko se jisike na jagodo a holu do je ton ayo nde jo ayo nde bible dodo owe jobu ton me o ta o ta to po e to wi awe e do e to wi a o ho na me
o kan mo nu gbe nu ton le ton do a lo e ton le ma na to sin ga to wa ogonu de e gbe to gbe satu me jiwe yewe na dohun ya o meyira kan lo do gbon gbe satu we do gbon jijo to we do gbon henu to de gbe anamo onu e ego benado yi se onu dabrade ato pipo do wopo yena do a mowe ya be ete ya na ite utu mi to jia we gbeno se mi to jia we kikuro se mi to jiwe ya we de e nu de ma kuro gbau nu de ma pen gbau ni e nu de ma gbro gbau ni e nu de ma siso ma sinye gbau na jia we mi to e ye ye ne se e ye yi se ndana we onu le po na di odo dagbeji de ato ho je oto se do hwe jaye nka juro do anita ani yi re po po azo e gbo to we po ohun re ga to we po otundo to ine endo ai ke aloyi do mo anado mo we mo we hwe jaye uwe hwe jaye hun re ga ti to hwe jaye we ohun re ga otundo ti to hwe jaye we ohun re ga Mnikando ana yi domo endo ake aloyi domo ayi se eyin ayi se ana moyi be onu e ka jodo nawe de tindo osun ohun eko duya ofe wi awe gbo yi fibo ido otori rodo matin e wa opogboro to e wa oto ote opodo tonbo ojere wa so but jiwe ya we sin jiro je na fun doji na do hen yi se tondo na do na do do alo do hwe ho to me e ko to nu bra pon do gbe tole ti gbe tole ma se ga ja te do mi agun da o da o gele gele ile ma se ga ja te do mi n se ga ma so e gbo ti yin mu e do e wo ti jo o ti n se ga se ga gba lo o to nu abo e to go yen na je gaga e yi se bo so mo uwo losu e mo yi we jaye we jaye bayi dai dide na we ne bayi do bo denu kuse so onu e ma bi be basi ele do we le denu kuse so yi se yi yi se bo so mo yi e ne cho do me jiwe o ton to ye we hodo bo to ho lo da ayo ye mo aso ye gbo to de me bo bo ma so en gbo to edo teche to mo hun re ga to edo holame mo tun do to edo holame we nu amu e ino amba so ga mo ye wure he ana wure ana wure ana wure he bo na do chiwe ana mo e bo do e to do chiwe azo e gbo lo chiwe tro de la chewe we na na wure he mo do e bo so wure we jaye ana wure aso ja o to bo do ni se bo lo gbono e jiwe ya we e he pa gbe to le di ti to e to le po mo ya na to se tu to e to le po ye ma mo o te janu de matin adadiona onyira dono sisien azo egbo na azo sisien azo e pesile ton e mai mocho ye we inu gbona edo huya satani sin o azo wa le epo edo huya ye edo to kra don hwe ato to ma fi gbigba ma bi o te jado alegronu gck o pri gbangba ton to gbon o to mi ton lo kru no pa so kun mu idare e ma ye ne chu nu gbona na na do tru me do kan mon gbe leje american we jaye atin do kan mon gbe nu o mesi sin de we jaye mere kan je de tin na we na to tru we do tin amo mere kan je amo tun do te to yin ko jesu christ to me
okuno si lebra no we zombo yema do pa mi na na aube me eto e ma hun ya mi yo yo we ye egbe so kikru uwe nu gbono yin eto mi do pe na okuro no to gbe jaye na onu eto na wa to gbe san to mi nduro do anitindo tije ko bi benu po oto ina se ho nu te o te ja le po we ani su han do okuro na wa nda o to gbe san te mi baba mi do pe na we mi do pe na nu gbono yin to o pe de je pe de me lebra no to we mi no mo yi po no jodo mi go mi so yen do okuro na abako akodo tana aba ofo po mi po agbe tin do nu da o gba na wa do pon ji si ke do pon to mi tan dare mi ho de do aya je ohun we gaga ni no jijo owe ton to yen ko jesu ton me abasi okuro na na mi yen da ko si omi Jesu, thou say, come me, you that day.